0: ẹni mìíràn ló kàn sínú tí ò fẹ́ bọ́ ẹyin mi tán ẹyin ọmọ yàn zẹ́rán ẹyin mi tán ẹyin ọmọ náwà dín zan dé hontan tó mi tọ́ mi àdánù kan dọ́lọ́ méjìlẹ́ ẹni tí gambo tí inú bìbónú tó bónú ẹyin mi tán ẹyin ọmọ ẹjẹ̀ mi sí égbé yọ mìíràn zẹ́rán bọ̀ hontan tó mi tọ́ lẹ́yìn àjàló kan mẹ́tẹ́lẹ̀ jí ló kan kókó ọkọ̀rọ̀ dìndín ẹ bọ́lọ́ iye desuna hontan tó mi tọ́ bónú tó jí bónú mi tán ẹyin bónú nlẹ̀ hùn ọjẹ́ ló kọ́ mi tán àlọ́ tẹ́ mẹ́rẹ̀ mi kan lótó mo tẹ́ tó bó se kanji ẹ yá ni.
1: tọ́ tó mi tọ́ ilẹ̀ bọ́ gbébó dónú mi ẹ lọ́ dá sí látẹ̀ díẹ̀ mi dé ẹyin tó ẹyin ọ́ dé àná àbúrúgbẹ́wẹ̀ àná dọ́nú mi kó dá lóka mi tán kó di zan dé. wíri ètò o taxi bó kò tó mẹ wí kó dó o vodunà dé kó mi mẹbi ló hùn ọ mẹbi ló yí wẹ bọ tọrọlọ kpọ wọn vodunà bẹ kó susu bọdọdọ sofẹ dó hùn ọ tè ná jẹ tè. do nukuhu yoye de medion moto to na fribranga no bo chofeo enote bo ejete sime mede mede jete jesin tasi omeji konto tru mito wiki sawu ndito edo moto ome wi malenu ndito edo moto ome eje mo hulo ana jete wea eto enyon hulo a jete si moto ome wea ado taxi wi podo vodunon de po bo ko eto de me bo to lo po won vodunà èrò taasi mọ́tò ọmọ ẹ̀jẹ̀ kóso dimọ́ lọ sofẹ́ do hùn tẹ ná jẹ́tẹ̀ do nukuhu yẹ ẹdẹ mẹ́tìyàn mọ́tò tó yọ ẹná firibranga mẹ́bi jẹ́tẹ̀ jẹ́jì wíì kírísàwùn dìtọ́ wíì malẹ́nu dìtọ́ ẹ̀yìn tó ẹ̀yìn ọ̀hún lọ́wọ́ jẹ́tẹ̀ wẹ́yà.
0: ẹ̀yìn tó ẹ̀yìn àjẹ́tẹ̀ sí mọ́tò ọmọ yẹn 0144-70-44-44-46-00 tóní.
2: Comment va nous Christian là?
0: Ditole, même ditole ko wanu mi. O passeur. Yewena
2: dede.
0: Le mamu. Nous dide yo mi akono jire eso gbe ganji aji.
2: Male hospital ni akeni owo.
0: Ya ken do ho o. Fodu no ne mo jire, mo to la fi gba wene. Bu don chauffeur njete. Ere, bo chauffeur la jete ye ko si mo rido. Bu men di toro hun o me yo bo in passer, bo in le mamu, bo in ye ko no hun o me yo ko an jete we a.
2: Aka wa nu gbo town.
0: Na kina wa nu gbo town. De ko ne wa ne me, ano me ba ko de ba kun le na igbe ya. Toni. Hoto tro bi to lo kan wa ye ko abo to yo hoto. Bi to ka ife town me ya ne ka gbe. Mi fo gaji. Zide me Bruno. Peter ilo mi si.
3: Tibona.
0: Tibona. Eh, ito wa yon.